0: ཨ་ལེན་ ཡོ་ ཐ་ལ་ལ་ མོ་ ཐ་ལ་ཡོ་ལེན་ ཡང་ཨ་ལ་ཁ་ཁ་ཁ་ར་ཡེ་ཡོ་ལེན་ ཡང་ཐ་ལ་སོ་སོ་ ང་ཁ་ཡོ་གུ ལ་ཁ་ཁ་ཁ་ལ་ཧ་སོ་སོ་ཡོ་སོ་ ཁ་ཏ་ར་ལ་ཕི་ཆ་ཚང་ཨ་ཁུ་མ་ཡོ་ཨ་ནི hua san do zha li ji la zuo ying er dong yan bu tu zha li te hu ying er jie le ya san de ma jie le la li ying er ze la ka xiu ge pu tu sa ying er yang la zha ge zha la ma ke er ying er ze yāng huā lā sāng tā gā gā ādam yāng ā yāna gā lāng jām chukas jī bī jī nā lūn yāng ā yāna yāt tār tī shī gā mū ngōn zūn yāng ā yāna yāt nīn tār tī jī tōm jī yāng ā tsō yāt tī rāng lān zīm mā zūn yāng ā jī ya ta si la nya na ka ro yo on da ra ku jam chu ta bi kwa ts la yo o ji na nga ka ta la ji pi ji khu so yo o to ya ng wer ma ni wi nga so yo o si ar ji ar chi na nar ngi ji su pa yo o si ya se bi xin ku re nga xin a yin o ji le ya se mo sam ti ji la ta yin o ni ma ya sa wa ta zhi ge la yin o se ya ki pa nian ji ge po ta yin o cha ya ti la zo xin a jiam san yin o ta ge yāng sār lé tā yāng chā rā yāng ā rā yāng dār gu nī gu lā chā rā yāng ā rā tā nā kā tō yā gu wā sā rā yāng ā rā yāng tā kā sā kā sā mā lā yāng ā shā yāng wā rā gā dā plī dī tō kā yāng ā rā ya urum sadg ar jalun ayo ata ya laglag jab dag ta bi yang ani ya shug je so wi er gor chung yo ata tar jan ta ko pa ram ji yang owa ya ji pigne sa anyam ji yang orga ya ta na ga da la ga chi dun a yo o no ya chi ri na ka sa ma a sha ma ka ma yo o ni ya ku m chu gur ta kh sa ma di am cho yo o ta ya ye de ma kha wo wo m kha du yo o cho ta chi chu no la ga ti cha yo o da ya lagdna gada phla arson kura yung ata ya ka shu la ga la ga dip jin yung ato ya bo to ni dar archan jin yung ato ya so su ni ni ji shi sa yung ato ya to so nya bu ar se wa yung ara yāng jiāw lān qī bī jī kār kāng yāng ā nā pār sār jī lā mā jī gā sā yāng ā sō lā yāng qiān cī nīk sā mā rī gā sā mā yāng ā gō lā yāng qī wār jiām nī yār jiām cū yāng ā cō tār tā yā gā gā sā gā jī gā sā yāng ā sō lā ya huan gu na ta ge jin na na ko yin o chi ya lagdan ga dabli ji chong kor yong na ma ta tong yu ge sa ji sa yong a so la ya ni bda ga ma nya na po ra yong a so ta wo chung la ga la a ja bda ga yong a so ya sab da ga ja lo na kor ta yong a ji ta u kuma ni sa av ji sa yin a so la yin la ga la ga nyan cha ga da sa yin a ta
1: si den ji san kun zhu bu nan ba tang de ya lang zhong zang nang ge ji ji bi le chen tong chim de ni zhu le chen de zuo m zhe ba shan zhen cu teng zuo m zhen gan ke ba che rong zha hi sta ke le ba shan zhen cu zhe chu sta ke le ba agangchak cherang tang son marin chine ni yin che che nyen par kwa chen chi ta de mu shi